0: onírò kẹ́ ń gbádùn wa gan-an lẹ́ni.
1: À ń gbádùn ara wa gan-an. Ìfẹ́ kí Chris dáṣe yẹn ó lágbára.
2: Àwọn kan àwọn ṣáà ń dọ́gbọ́n ṣá.
0: Gbogbo ẹ̀ náà wúrúwúrú to the answer. Ẹ tó bá mọ̀wé ló mọ̀wé.
2: Rárá.
1: Wàbí ẹ tó bá mọ̀wé ló mọ̀wé. Kọ̀sì èèyàn tún lè mọ̀ yẹn náà. Either way ni ẹ tó bá mọ̀wé ló mọ̀wé. Ẹ tó bá mọ̀wé náà ló mọ̀wé.
2: Ó tún mọ̀wé.
1: Sọ́kẹ́ ọmọ méjèèjì ni.
0: Lẹ́tà wo la máa mú lé ní àwọn èèyàn kọ lẹ́tà púpọ̀ sí wa? Àwọn lẹ́tà yìí ti ń pọ̀. Olóòtú olóòtú ṣe yí dán. Ó yá kí ló ń ṣẹlẹ̀? Tó bá lè tó tẹ̀ bá lè ka èmi lè ka.
1: Ẹ ká fún wa. Ó ṣe mí ní kàyéfì ni. Nǹkan tí mo rí nu kinní náà.
0: Ẹni yìí sọ pé òun fi owó ránṣẹ́ sí ilé. Bí ṣe 15,000.
2: Ṣe dollars ni àbí?
0: Naira. 15,000 naira 15k. Ẹni yẹn nígbà tẹni yẹn wá gba owó yẹn ẹni yẹn wá send ẹni message pé ṣe big money tó sọ pé òun máa fi ránṣẹ́
1: lélẹ̀yìí.
0: Ni kò pẹ́ ni òun wá gba message látọ̀dọ̀ màmá òun tó wà nílé. Pé ẹni tó ń fowó ránṣẹ́ sí pé ó wá kí òun ó dẹ̀ fún òun ní 15,000.
2: Wow.
1: Tọ́.
2: Wow.
1: Ìyẹn lágbára o. Ìyẹn ni pé dánwò yẹn padà.
2: Ẹ ó dá padà ni.
0: Ó dá padà ni.
1: Kò tún wá kò ṣe dá padà síbi tó ti wá. Kẹ́ tó lọ fún màmá. Kí màmá lè rò pé bóyá ó ń tọ́jú òun.
0: Mo fẹ́ fi kan ọ̀gbẹ̀ni yìí lọ́gbọ́n
2: náà ni. Ó fẹ́ fi gun lára
0: ni. Ó fẹ́ fi gun lára ni.
1: Ṣé ó ṣiṣẹ́ owó sí lápò ni?
2: Pride náà ń pè yín.
0: Ṣé pride ni?
2: Pride ni.
0: Má jẹ́ òun bá sọ pé òun máa sẹ́ni yàn ní big money tó wá ń fi 15,000 gan-an ṣó ra bread ní Nàìjíríà.
2: Ó ra bread. Ṣé ẹni yẹn ṣiṣẹ́ sí lọ́wọ́?
1: Ẹ nǹkan tí mo ń wọ ènìyàn ṣó ṣiṣẹ́ sí lápò ni.
0: Bọ̀wọ̀ ẹyin náà ẹ sọ I'm going to send you big money. Màá rán fi owó ránṣẹ́ owó ńlá ránṣẹ́ òde wá
1: fi 15,000. Ṣé ọmọṣẹ́ tó
2: ṣe tó fi
1: 15,000 ṣowó ni? Ṣé ọmọṣẹ́ tẹ́ni yẹn ṣe níbí? Ọmọ gbùrù tó ń fà.
2: Whatever it is.
1: Owo is owo. $15
2: Ti an ba lo ji owo yen.
0: $15
1: Ase won.
2: Ti o ba lo ji owo yen. It doesn't matter.
1: Ase won ni. Eh, nkan ti won Nigeria no.
0: Nkan ti won die.
1: Nkan ti won. Ejo oro owo yen gogan ko la so nsin iwa.
2: To wa
1: le yin. Ngba ta wa ngbonju dagba. Nkan te mi ranti sha o. Won ba fun e ni nkan. Bó ti òwò kò rí tó yẹ pé òwò pé ó kéré sí nǹkan tó yẹ kán fún ẹ.
0: Wọ́n ṣáà ìdúpẹ́.
1: Wà á dúpẹ́. O lè lọ sí yàrá kó má kún ọ. O sọ̀rọ̀ pa ẹni ẹ burúkú lẹ́yìn o. Ṣùgbọ́n lójú ẹni yẹn wà á ṣì kọ́kọ́ dúpẹ́ náà.
0: Gbogbo àwọn values yẹn ti lọ.
1: Kó má lọ o. Kó má lọ nǹkan tó ń sọ wá dọmọ lóàbí nìyẹn.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ṣe sọ lóòótọ́. Tán máa fún yín ní wọ́n ń kọ bọ̀ ńgbà yẹn. Ṣé ló máa dàbí ẹni pé owó ńlá ni?
0: Ìyẹn àádọ́balẹ̀ ìyẹn
2: àádọ́pẹ́. Wà á dọ̀balẹ̀. 50 kọ bọ̀ gan. Ìgbà tó yá láwọn bẹ̀rẹ̀ sọ pé owó yẹn ti kéré jù. Ìpè bóyá kan máa fà. Ìgbà tán bẹ̀rẹ̀ sí fún yín ₦1 ₦2 owó ńlá ni nà ó.
1: Ẹ̀rọ ti ₦1 ni pépà.
0: Olóòtú Ọlá, nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà tí wọ́n bá sọ pé máa fún yàn ní big money.
2: Ok. Bí èlò.
1: Ojú ẹ ti fẹ bóyá bí 100,000 ló retí.
0: 100,000 gan kiri dábí 500.
1: 500,000. Ṣé owó sí lápò ni?
2: Ṣé o ṣe owó sí?
0: Ní
1: 500,000 that's $500. About.
2: Ẹni yẹn ṣẹ́ni yẹn ṣiṣẹ́ nílé.
0: Iṣẹ́ ni ẹ ń ṣiṣẹ́ nílé. Kò wọ́n kọjú. Àwọn kan sọ pé kí ni káwọn á ṣe.
1: Ẹ ti ẹ̀jẹ̀ ń dá yín sí.
0: Kí ni kan ṣe?
1: Ṣàmọ̀ pé.
2: A kàn ní nǹkan tèmi á rọ̀ pé kó ṣe ni pé kó kàn dúpẹ́ lọ́wọ́ ẹni yẹn pé o ṣe ọ̀rẹ́ mi.
1: Okú ànáwọ́ sí màmá o.
2: Okú ànáwọ́ sí màmá o.
1: Àbùsí o.
0: Checkmate ni ẹni yẹn ṣe.
2: Àbùsí Edumare o.
1: Ìyẹn checkmate. In fact, olóòtú ẹ ti gbà tán checkmate.
0: Checkmate ni.
1: Nǹkan tó yẹ kó olóòtú Ọlá. e ku lakai.
0: No checkmate ni eni to lo fun ma me pada lowo se nkan te mi so
1: ni checkmate checkmate ni pe ko wa pe ko ni ose o
2: ose
1: o ku nawo mama o abusi edumare
2: be ni
1: iyen gogo ni checkmate pe ose to fun mama lowo
2: nkan to wa nbe ni pe e get e
0: okay
2: o fun yan lowo pe keni yen ko fi sara ridi eni e wa lo fun mama yin se ri ko ti pada sodo yin any hello lose
1: only
0: on lo padanu on lo
1: lose
0: ojo mo ti yo so pe mo ma fail
2: okay
0: now mo ma fail
1: to ko ta lo wa lo report
2: exactly
0: so yeah e got to shake him well okay
1: abi she bi o wait on yoruba so to sumo ke pe omo to ba ni ya o ni sun gan ni foju kan ara e lo nse
2: papa n para e lo n pa jani
1: exactly
0: obokun so but okay kilo ma sele si friendship won kilo ma sele
2: o si nkan kan tun ke fo ma sele si friendship a
1: continue ni a continue na ni won ma woju ara won na ni
2: ko ti eni pe won kan se o ti se tokan e eni e de ti lo fun mama
1: o de ti dupe tu ti ge fo
2: kilo tun fe
1: equation balance
2: nkan to kan le sele ni pe eni yen le wa ma bere owo lowo e mo
1: in fact o lo gain
2: o le ma bere owo lowo e mo which is okay
1: o lo ti se riro awon eyan be yen won ni tiju
0: boya ka te wa soro nipa ki awon eyan se ma ro be owo kan po ni abroad and ko yin won pe ko si owo ti yan ba ni ni abroad to je pe ko nsise fun
2: o sise fun ni o
1: ise ni kokon ni e je gan lolo
2: fejeron ni
1: ah agbe night agbe money
2: to ba dele ko se pe o lo mo odo ki se pe o ni iwo lo ma lo bise iwo lo ma sonje iwo lo ma fosho
0: wa gba
1: won mo
2: wa fo moto
1: wa
2: tun le se
1: a lo soja
0: but you know wa omi wa ona se ta
1: sugbon ki se pe ise na
2: en sise na
0: to to ni sha
1: o wori ta nso nko
2: taxation wa
1: Somebody in taxation.
0: Ni. Escape.
1: 40 cents in the dollar.
0: So
1: you're not learning to chef from you got to miss your one on
0: you. Got on your work on Rubia, we ain't con wa. Yeah, send the woo on your tennis. So even console contest, so we won't do pe. Won te ni fe dupe
2: won kan go to ma so fi won ni moral lat o
1: oto bi pe mori
0: moral lat
1: iyen ni moral lat iyen ni ope nsin
2: iyen lo pe
1: e mo nkan ti mo ti e wa ro ba ti nse nsoro yi mo a ro pe sey oro ta nso yi se ki nse awon eyan wa gan to ngbe loke okun lo nfa fowo fa tori mo mo awon kan te pe ton ba lole credit card owo credit card no fi lole won se mama nawo bi pe ije aso osoro won huwa bi pe awon sise fun wo yen
0: awon na big manism nkan te mi nso ni e
1: so nkan to je ka won to wa nle
0: cherry
1: ko ma ro pe
0: ipelu biraga toro ti la brodo mi pe aye daju awon yan to wa nle lo
1: won
0: na rora igberaga yen ti poju e pe am e ma ori mo ma fi o be je o te sele urwa no news now footballer kan to en owo nla to play for Nigeria mi owo gidi nila
1: o so boya ball lo e king bank
0: ore pe o ma send owo si think o send any $5,000 iyen en binu
1: kin re ni to ma fun mi ni $5,000
2: o binu ngba to send 5
0: eh pe gba to so pe o ma send owo si to n fe bere business on ro be $50,000 lo ma
1: se 5000 to bere business ni kilo fa se fe ma tale
0: so we mo ko tun ma n ba won ma n ba
2: calculate
0: wo
1: wo lowo dun na
0: odun ka
2: won ti gba pe o na ni bukata
0: o ni bukata
2: o ma sanwo ile o ma sanwo ina o ma sanwo gbogbo
0: o ma sanwo tax
2: o de tun ni awon miran to je pe o ngan toju
0: beni to ngan oni mo
2: so ngan mo nipa
1: beni en je mo pe beyan ba se nlowo si nigba mi awon nkan ton ma feran no
0: lo se won si o won si mama ya to de mama won si so ki n se pe rukati gbogbo yan wa ni o mama wa ti gbogbo won ko be yen o ye yin so yeah oh well in kota so funo ni pe ki le so checkmate ko dupe lowe o se gan ni
1: o se gan ni o ku anowo si mama
0: to n toju mama wa mama gbogbo akoko
1: mama gbogbo wa na ni
0: mama gbogbo akoko
1: abusi edumare
2: ni o ni wa sadura fun ni wa surprise pe won ti jo lo le ti ya gan ti so nje fun won ri
0: aimoye dada
1: so e ko na ma toju ya tele
0: be ni e ma fi wa le o
2: but a kan mo pe iru yen o kan se bi igberaga die wa nbe
0: o wa nbe
2: ati aimore
1: ati boya lara gan
2: Ilara.
3: Hi, I'm Adrian Schrinner, Lord Mayor of Brisbane. Winter is a great time to get outside and enjoy the best of Brisbane, no matter your budget. Our suburbs are home to more than 2,100 parks and playgrounds for families to explore for free all year round. Over the next 12 months, we're investing more than $117 million to upgrade parks, playgrounds, shelters, barbecues, paths, toilets and lighting across our suburbs. So pack a picnic, visit your local park and enjoy more to see and do close to home.
4: A, B, D, A, F, G, B, P, E, G, K, L, M, N, O, R, P, R, C, S, T, U, W, E. Benny Yoruba Sheri Ogbeni Benny Yoruba Sheri Benny Yoruba Sheri Ogbeni Benny Yoruba Sheri Benny Yoruba Sheri Ogbeni Benny Yoruba Sheri Ogbeni